0: wúrọ̀ náà wó gan wó gan gbẹ̀tọ́ àdídọ̀nà ẹ máa yan náà ló wà nù ní pépé ilé epo tó jí ó sí kọmẹ bí a sọ gan mọ̀mọ́ ilé tì òjò ń ja ilé ètò pọ́nrún pé yẹ pé ẹyin dẹ̀ yẹ wà sún ilé bó wà sún bó wà ní ilé epo tí wí yìí náà sọ ìwà kó ìgbésí àsún ètò ọmọ yìí náà ibà sí àsún ìmẹ́síkò náà ètò òwúyọ́ mẹ́pá náà ń tẹ́ òtò àmọ́ àchéjì nínú àgbàsá tọ́lá alẹ́jì yìí kò dà yédèdó nù èyí kò tó wíwá ilé pó nù ètò ta ẹ̀jìlẹ́jì nù ẹlẹ́nu ẹ̀yìnọ̀nù kiri pẹ̀lú náà àchéjì pẹ̀lú pẹ̀gbọ̀nà wà àsún yìí tán lẹ́dìpó àmọ́ bọ̀ òfin mi tó àdìdọ̀ ọ̀nà ilẹ̀ ẹ̀ mi máa dàbọ̀ kúrò yìí mi máa di ké inú kọ́ọ̀gánú yìí inú sunsun nílé pépé bọ̀ mi ń lò yìí ṣe gẹ́gẹ́gẹ́ tangoro káyé tó lè sún tata yìí máa tẹ̀lé sọ gánzán bọ̀ mẹ́díẹ́lẹ̀ yìí òfin ló mẹ́gbẹ́ lẹ̀ ẹ̀yìn tó ká jẹ́tọ́ lẹ̀ yìí ó lẹ́wọ̀ yìí mẹ́nu dówóró tó wúyọ́ mẹ́ pàmẹ́pà yìí dówóró tó tangoro ká mẹ́ yìí ló sọ gán hẹ̀nu lé pépé ayé òfin tó yẹn wá gbégbé bọ̀ lọ́dọ̀ ọ̀tá ọ̀nà yìí ayé mẹ́lẹ́ pọ́nmi mo gbọ́nà kún pọ́nmi ndìbú máa ń wúyọ́ mẹ́ba àmọ́ ní àmọ́ òfin díẹ̀ lẹ tó ní wéèrè kò tó gbogbo ọmọ tó lẹ yìí máa tẹ̀lé tó gbòóde náà ló kún di ọsán mẹ́lẹ́ yìí ló ń lẹ́kọ̀ọ́ ìwé ọmọ ẹ̀pá yìí tán yìí sọ̀nà wà dàgbé ó kó rẹ̀ gbogbo ìjúwẹ́ náà mi nù yẹn mọ́ ìjúwẹ́ náà mi nù yẹn bọ̀ mìíràn kọ̀ọ̀kan náà bí mi tọ́lẹ̀ dàgbé bí èmi tó kọ̀ọ̀kan náà òfin ló mẹ́gbọ́ mẹ́lẹ́ fosí òfin lẹ́ẹ̀dó gágá tó jésù kọ́mẹ̀ yẹn wúrọ̀ náà òfin mi tọ́lẹ̀ náà sẹ́ wúrọ̀ náà yẹn dọ́wọ́ wúgá kẹtọ́lẹ̀ wúgá òhun mẹ́kẹ́ńdó mẹ́tọ́ yìí tọ́lẹ̀ tó jésù kọ́mẹ̀ pọ́n òwàlọ́ ta àwíyáwì òwàlọ́ ta àwíyáwì afẹ́ tán kó nukú ẹ̀nẹ̀ ṣùgbọ́n owó jùwọ́ tán òun ìbùsọ̀ tó ṣoṣo déjì fáálù sọ̀gán tó ní pé bá sí dàgbà olóhùnmá òhùnlọ́gbọ́ tó ṣoṣo déjì o àmọ̀ fáálù tí mo dòdò òwe ta ẹ̀mẹ̀ ẹ̀ṣẹ́ pété àdó kan pa mẹ́ bójúlọ́ náà nù fún ẹ̀bà áńgẹ́lì wa bó a dè jẹ̀mẹ́lì kan ẹ̀yìn fáálù àbí hélòdì tẹ wá bọ̀ ẹ bá sí bọ̀ ẹ̀ ń dọ̀ ọ́bẹ̀ ẹ̀dọ̀ àìyèmẹ̀ gbẹ̀gbẹ̀ tó tó wọn òyàwó dé tó ní àǹgẹ́lì sọ̀rọ̀ mẹ́ bó kò tó mẹ́ ló pọ́n níbẹ̀ fà sódò bọ̀ ó jù ẹ́ tó bẹ́ẹ̀ sí lónìí kan. zẹ̀kẹ́ńtọ́ mi tọ́lẹ̀ gò owó jù ẹ́ tó náà gbẹ̀ sí lónìí kan. zẹ̀ yóò yà kọ́ dó mẹ́ tọ́ ẹ̀rẹ́ gò owó jù ẹ́ tó náà gbẹ̀ sí lónìí kan. owó jù ẹ́ tó nù tó mẹ́ ẹ náà sí lónìí kan. zẹ̀kù mẹ́ kẹ́ńtọ́ mẹ́ tọ́ tó lẹ̀ òwò agbọ́nà mẹ́ tọ́ tó lẹ̀ gò tó jésù kọ́ mẹ́. àwòtọ́ di mọ́ yìí rẹ̀ kúrọ́ náà tó yẹn ló jáwé mẹ́. zẹ̀ nukun di ọsọ mi lẹ kpogo. mìnàmúrò ẹksódísì òtá títà bọ́ẹ̀tàn chánwì. ẹksódísì òtá títà bọ́ẹ̀tàn chánwì. yìí rẹ̀ òfin ṣe ìtọ́lẹ̀ yìí sí sẹ́nà. òfin ṣe ìtọ́lẹ̀ sọ yìí sí sẹ́nà. mìíràn lọ́wọ́ ìsírẹ́lì tó gbé ma ọ̀nà yìí sí sẹ́nà. lókù tó ti ma ọ̀nà yìí sí sẹ́nà. tó àzọ́ àlọ́n tó tó ma ọ̀nà yìí sí sẹ́nà. tó gbígbọ́ mẹ́ gbígbọ́ mẹ́nu anáyínsín sẹ́nà gáàtò jésù kọ́mẹ́. mìnàpọ̀ lọ́gbọ̀n dalẹ̀ tuyẹ mìnàpọ̀ lọ́gbọ̀n vitolẹ̀ dalẹ̀ mìnàpọ̀ nùgá lọ́gbọ̀n vivivivi tolẹ̀ dalẹ̀ mìnàtẹ̀lẹ̀sẹ̀ lọ́gbọ̀n vivivivi tolẹ̀ dalẹ̀ gáàtò jésù kọ́mẹ́. yọ̀rọ̀ vizẹ̀ tolẹ̀ yìí ń sin sẹ́nà mọ́ bó sọ jìgbà yé jìgbà mìnà jìgbà mọ́ mìnà jìgbà tó lánà gbogbo gángan gbà ó yìí sàn àyè gba lọ́gọ́nà yìí pápá ìtàn òkòtọ́ àfọ ìtàn òkòtọ́ jìwọ́ ẹ̀sọ́ sàǹdàgbé ẹ àjìnà lẹ́ẹ̀n ayé inú yìí wà àmọ́ jìwọ́ ẹ̀dọ̀ àtòlítòlí yìí wà zọ́kẹ́rì òjìwọ́ ẹ̀sìn ti tó ètò òǹtu bonaro sọ̀fì ìzẹ́rì tán lẹ́ẹ̀dọ́ yìí bá sí dàgbé mọ́ ndo kpọlọ tó gbé ẹyìndọ mi wúlẹ sún mi wà zọn tó ti tó jìwọ ẹgbẹrún tán dé rán àgùn ẹyìndọ mi wà zọn tó nu kọ yìí mẹdọ ta tó mẹ rán jìwọ rẹ bọ mi hàn àgùn lọyìn nu kàn bó gbó àdá náà ló tọ ta ayé jìwọ rẹ náà wà dà gbé pé yẹ pé yìí ọgbẹ tó lẹ sọ jìgbà bó tọ nánu bó gángan gbà wò ó yìí gángan bó gángan gbà wò ó mi tó àtọ̀ntọ́ pọ̀ tó fi nù àtọ̀ntọ́ dì dèvisọ́ wi wà gánú tán tó homẹ́kẹ́ kàbí nukúndí ọ̀sọ́ mẹ́tẹ́ẹ̀dì ayé ẹ̀ndẹ̀ wà mọ́ náà fi iṣẹ́ ìtọ́lẹ̀ di agùnjíwẹ̀ gbẹ̀nà tán ní ma ẹ̀dá wà sùsùn rán mi lẹ̀ sún gáà tó jésù kọ́ mẹ́ẹ́. demi sinolo kan bodo to wa nu eiro mi na demi nu kun pe nu kun nu goto nu eiro mi na do wa ton azun lo e mara gba agbata lo mi ton me mi to kun bo timothy aweto ta aweto apoe ton titan timothy aweto ta aweto apoe ton titan ene o tu ye ofichi ni kuro na to jomi e ti to christ jesus me pafo awe apoe ton aweto podo onu ne le ke yako se to de bolo to kono de to soso de ne le we ye ni yido alo me na nu gbono le me ke na so gan pon me de vole ga amo nu do pura ni sira le me na nu gbono le e so gan pe go do pon me de vole ga paul di vie timothy timothy to glo paul to to me pon lo yin pro o paul to glo bo Paul le sona gbe atin do gbe tonu gboro le bo eno asi azona da lo me na ye ga ji e Paul Paul gbe ton koko e e ma na di kera Timothy le to godo eton o vi eton gbigbo meton to godo eton eno e ma di kera vi e ma na wa era e vi lo gbole ha ye ma wa e dagbe ye ma wa e ganji Timothy ma na won da gani Timothy aye e mara tin lo nu kon le yi de pepe ne do gbon nu chi wa ile dale e Timothy to wi wa de Paul gba tin lo gbe bodo to ko gore do Paul e Timothy abasita le gibro nu chi wa eto le mo Timothy so ga kuno nu so bo e do Timothy wa no te de e do Timothy le so wa no to e le po do e mara pon me re wa mo nu e juwe ko si da lo chi mele e be gba wo aye o me do ja ile ye mara pe nu ile go mara basi as don la mara kolo ne nu e jota gbasa mene bo mi ma de ke o vi mi tole wa zonde end of the vi mi tole e ta de o vi jota mi tole mi ma de ke ninu ya wula lo to me welu nu do kuna na so to gbigbo me nga ma bo mi ma pe ndego mo ran be da lo a lo won do yoyo din vie yi sun le to me jonja le mi ma tre na e o dro je de pepe aye mi tura tiro jonja le si agun to a group we me to group we me to group we me bo mi pon e ko pa bi lo bo mi ma so ga pego bo mi a jo buto mi a to buri do le mi jo ni da lo mi na me le o fi jonja le din vie ye ra ga gun gbere o ye ra ga gun gba aye o o juro so gbe jonja ton na se edo pon ni paul to di do din mi o ero bi gbo jigbe ton lo di mi o ye ko se do gbon yen dale so kunu me gbon kunu me susu le ton dale ero ze nu le do ko lo da lo me na me do vole jonja nu gbono le jonja susi nu gbono le jonja yan si nu gbono le lo ze da lo me mo ye o me na pe ko na lo pon me re vole ga mi na wa e to jesu ko le aye eh jonja ele eyin do mi do yin jonja boya eyin do nu le jo aye bo nu le jo bo nu le gbo mi laye bo yi wa ya gun de bo me kabi yi wa je firuvo ha tun do yi mo igbo ero fita to so yelo di palavo eyin bo yi wa na e ne gbo to yin da gun ene me bo vi jonja ele de vi e mi u le ma za to agun mi to me fi yi wa to alogona gun de bo le assistant de bo le ye to ye hodom ye so to nu ye susu leji bo ye to agun he koro on ko le do mle mi mo na do jonja mi to le he gu mo bo jonja ko do won do jonja mi to to le bo mi na do to tu ra gun de bo le to jesu in come mi na da ye be na bi mi na po ye mi na zera zonu mi na da ye to azon ji ko ya we ton me ba zo ina so ton ta to ale ye ton me ga de mi tre pe so tin do pe so to jesu in come na mi gurun chele si ni cheda gbe bo po pa faton afaton to do ene tu ye ni do akona onu re si awu di awa bi pe da pe jesu christ ton de pa fone afone to do avu to de mayin onu ayo ke ton do bra ede bona so gan he e ko ke de do ba si awon bi pe ton ngba afa ton ton de podo ga e yo mende pe pe to to pe plato a ye didi me amo e le yin pepe la yito asome, to besan mento men, to kwe do mento men, to devinson mento men, yelo pepe la nou, a ou siye nou ne, to kla nou ne pepe, pe nou kone gobe de ke ni mawe, nan yo bon jomye jwe ton dade men tindo, amon, o gandu lou to devinson men, nou ye chicha kwe lo devinson men, ze, nou pepe la go, ye ma ko, no chyo jeba kone ba, a davo ek pla gidi o senton, on kone lo, nwe mi to, mi mwen, mwen bono to le po, ena ma mi mo, ena ma mi bo, mi na wadak be to, nwe jwe wize la lo, mi to me le po me, to jyo su yi kome, nwe mi so do si se le po, mi na ye wa mo, mi na se bi yok di jome, bo hi hendi, ena ti, bo jwe da di kle di o pak be to, po do do a ye to le po, to besa mi to me, to agun mi to le men, to devison mi to me, pula to kwe do mi to le men, ga to jyo su yi kome, me ne po no te apwa men to di di vye, bo ze nwe mi ko se son o kono de le po yo demera o kono, do jwe na gwa la ora mi, bo mi na imba se to, o kono to, mi ma na si se to de po, jale kenu tre, bo do na o kono to, o demen. Me ne wo dan we mi ko sele po mi ni se okuno de to de me mi ko mo nu mi mo siso siso mi ko mo nu dabla a horudu adagbo na horudu loton nu kon yi onu kon tole to mo kede agun mi do na do ko de po do fi fe po do ji ku ya we lo sunade e na henu e Eko doki ya mi ilo akwa didi men. Bwana mi ndo wana jikwe eto de men. Mi mpono da gado tinta ta chanta. Afa eto mfatono kuno kpo. Ira jijo onora jikwe men na jijo ora. O me eto izye di le. Kle di upagbe eko do na yi. Edo do kpo gege ma ko bu so upagbe dagbe. Eko do. Na ye, bon meme si eton, monte dali. Ewe jwe minano te bo kode ti mo, da jibyo ni hen, o ho eton le po di, ni hen ho eton le po lo do, ra akon eton to ek bibo, bagbe eton le, bagbe eko do, edo o se lo jidi mo, e yenando akon che do, bo kuro hongbo kuto meton, malando kwe go. Mati ou ta foton, nou kon lopo apwa etan foton nou kon lopo. Do, okpagbe ini lo, okpagbe jikwe etan, okpagbe izye etan, eko dora izye lepo waye kigen lo doma. Monga, okpagbe jwe eko dora agumble bo, pokpe etan de pekpe mana jaye jaye ba. Pokpe epo etan wabi basi men. Ode. Hongbo, bibe lo hongbo le. Hongbo le. Hongbo la sogantari ho meke. Etre sogantari ne kumbi aname. Etre soganyi. Satani so yasare me. E sogan so ayadi. Ali obubu. Tanglo meto. E no te jago lo a dagbo mwen de akbe ton. Hongbo ku to men ton de pepe ko debo. De ko jugwe ton no do boron je. Hore re man anon te jago bo kwe agun go kbede. To jesu se yin kome me ko de te. No konta si ni shabo. Exodus si yo ta titan po eton chenen. E o so doron o me eton le doa ye go. O mo vize eton le, ton to susubo so to kurono yi wu mo le. Pa lo di mo, yele nou konto kento vi ize eton le ton. E yi be eton, do me le ye to susudo jibo so doro ga mi wu le mo. Bala me so de kundo kolo ga, ka vi balaki, jale balaki. E do, ya wa kode do me le na mi mo, na ye do wono ba wu ga mi. Mena an kode di nye la di kwe ya we, e na hen agun etan, do kuran, Yon ba wu ga kou men ken do men ta agbun ton le po. Menou kou de ran jikou ye we. Menou kou de. O vize yi ton le to. Zungbo men. Besan yi ton Egypti. E tari besan agbun ton to Egypti. Kleri Israeli. Mi men kon ton. Ran Egypti. Bola Egypti ma se won to ran Israeli. Mo wa go so tin te gbega, akun ma won to ran ayo, ko de mo da guna do ran bo so do ran ga ayo pete. Jesus se yin ko me mi ko de te. Be ma se ni che da gbe mo. Mi gbe to de o mo. Mi ko mo ti to lo na no se Israel lo kan mo gbenu ye ma fo to Egypt Israel ja jijibo se lo kan mo gbenu wa mo wi ni Israel to Egypt amo ibe podo nu ki ko aya je won yin na ko mo hun po so won yin na po o ko mo hun po me e si se ye bi o kan mo gbenu di mi na o de na missionary mi to le Division wa to gbonu yi tole do nu ye na do hoga so me klodu ayo to men e no to so wa na me bio kanu gbonu me jiwe ni na e nu ye lo gbodo ra agun ble bo ga mi un le so agun me dro nu ye ne do mi ma ro di do se do gbon o wa ina do ka me to ho me ke me kloto me kloto le nan tetu ye ron be so won na me boya ye bi o kan mo gboro de mi ko mo nu mi mo to egbe mo me ma na ja e bi o mo ye to me ba ho de ran jiku ye we ewe nu mi mo la e mi mo e so opon zai me to me bo mi ma so gan yi to lo po ni ju amo bo na mi dran lo mi ton bo de ora ji ko e to de mi bo opon yi lo e na tin do ado ado to gbesan mi ton me bo na so sin sin sin e je ke do na ku no to Jesus si yin ko me mi wo de te Nise Detro mi ta konu kwa ta fa eton chantan Jukwe we So gemi dek bonu so Egypti Podo ala dindren da o podo po Podo Okia Azonja u ton le po Mina kode Da kome kendo me Ome kendo me e me agun to gbe ponu to divie e na wazo azon da gbe tora agun dokia azon jawo azon jawo e me te mi mo to egbe le to jisike le po me to zande le po me gboro to ku lo otito mi to le po to me gbo ene nu zinza e na se jina dono le wa So zivru men bi o ghin ome. E na ghan lo do ga. Ye lo to o jile a wu si o te a wu si e to le men. Men yin da wuna o kuno to de men. De e tri o ya do na vi yize e to le so. Mo e yi so lo su su bo so lo ki kuro. Bone e ne ni yo kuno a gun tan to e gbo. To le le gbo. Bula to file po ta ye gusu le le po men do o kunu la ene so de ye to ho me kan to agun ble bu so mo wa agun na to ku do yin bo na so do susu de jiro ni e ho de bo jiwa to gbe mi to se ma era so do gbon do kia kola de pa gbe to kan do aye le To Jesus se yin ko me mi ko de te.
1: sori sita tita vato ku nu kwawe falo so doro me tan le po do visunu de pe jiji le po mi ri ze drambio to me o vio le chogwa mi ri mo po do gbe etetu atepi pa ire tan etetu ogbe mi ma ire tan Psalm 83 verse 4 ero wa wa ido gbogbo na mi ri sayin se na do ya kota na oyi Israel ton mara sayin yi wa to fini me gbereba anywhere o ne do te ko me kan do me tolo ton bo de gulo to fi wa ido mi na ho de jagodo otito me va sudo ton tito na lo va agbo sudo ka bi do popo mi me po to sudo anye o to de le tin bo ko me kan do ro to fi ne so mo ye to ko me kan da ro si si le me bon mi na ko de mo mi ni ko da agbon agbon de pepe agbon juwe gbe na ton de pepe mana ye vi va sudo gbona mi ni ko ala do po bo ko de bo do tito ko va sudo ton kan toton na lo va go sudo era gbagba to jesu si yi ko me ze gbe to da gagunu mi ni ko da to do poro yi me mi ni ko da po do gbe nu popo mi ni ko da po do nu ko mo je nu gbo o da so gbo so gbe do do ni ton mo ran gbovo to Jesus si yin ko me mi ko de ti to pre me ye yura dan we so mi do mi na tin do nu du me do pon a lo wule o vi yon nu mi ton vi sun mi ton don dare dale mi na ko de do yo me ko mo je do ten do me bo ko to jura lo wule to mere mere le ko tin do be wule me mele nu ko chi kona e mele agbagbo won yi to mo mi na o de na ye do tito a ho vi ton na ro wa no jagoro meme sun mi yo le na ro wura lo podo mi hu mo da gagu ton mi nu ko de juwe e je ku e ni da do mi mo juwe ni da do wo we lo me to wa ko don da le to me to juwe ni gwa lo na ibo na lo so ko do le do ayi o do ran ko do le ko do le e ma to si sene se ye na se se so bi jiji to mo na agun eni metero mo joro me go hun we gbigbo ton joro me go agba sa ton o vi e mi to jiji le lo ye ma jo agun do de to hun we mi do ran ku na to Jesus si ko me mi ko de ti na lo fo le po di mi na ko de do o to gbigbo mi to yin o to mi tantan e na he o si se o juro na da gbe to kla jije to gbigbo ton na do yi o to na mi do o juro to na se si se o de bo do jigo na gbo ala na mi u lo sumo bo mi na lo he John Jale na lo galo e tondu to David Zomen mi na tonu kun pego bo na de gbedo e to wa ina me bo na gokon na e to David Zomen ga na so go da gun le po ton gun nu e mi ma gande John Jale po ne yo yo me tin do duro bo jo de do yo me mi mo ra ye so ga e ko gona bo de gbedo le mi ni won ina do kan e go Jesus si ko me mi ko de ti na lo gan le po apo do de tro mi ta konu kun na fo chawi mo se e ko do ku e so so wo na e ko nu ko to ma dozi o da e to ma so mo ma so ko lo mo mi ni ko de na o to mi to do yesu lo de mo se po yo ho lo de o to mi to do yo po do nu ko to ma na dozi oro e to ma gba gba mi do na kuno to de me o de na to mi to do yi se mo kunu oro ne do gomo jomi ne do gomo nu go pe pe ne do gomo Jesu se yinko me mi kode te. Oto mi do kbana mi. Na nu mi mo si so mi na mi to ebe. Mi do ndo mi mo na ojo je mi na mi na ro kode. Mi yi se da de mi beto koda lalan lalan. Ako si o de mi ton to Jesu se yinko mi. Bo mi ule na somo. O gbonodo o kia o delaton mi na mo si se o gbono egbe ton lo zame to gbe san mi ton me credit no kontole to Jesu comment en kuro ton mi ton yi se me ton doji dogo de to yi pe na ro gbura dara ho do ta lo se do to huro me to na me no ganji me pa ga yi me to nu ye me awa nu gba ona si o de mi ton to Jesu si comment me ko de te.